0: obìnrin lọ́nà.
1: Ok.
0: Obìnrin lọ́yẹ kí ó ta àwọn ọmọ ìyàwó lọ́yẹ kó tẹ̀lẹ̀ ilé ẹ̀wọ̀ fún àwọn ọmọ kalẹ̀ lẹ́kọ̀ọ́ bẹ̀yìn yìí. Àwọn ọmọ wa dẹ́gbọ̀n wa sórí ilé wa ẹ̀tọ́ wa padà wa. Àwọn ọmọ yẹn gan ṣe ni ṣe tó bá dé mi làwọn ọmọ yẹn ni ìyá ni ìyáálé mi máa tẹ̀lé.
1: Ṣùgbọ́n sọ̀rọ̀ oníkólè bá a dá fún wọn náà ni tóun wá lọ títí tóun fi dé yìí òun ò níyàwó bẹ́ẹ̀ òun ò sì bímọ.